ló dá wa òun ló ṣẹ wá òun náà làwa ó máa sìn táwa ó sì máa gbéga ojúmọ ore lónìí tó tún mọ wa ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ náà ni a tún fi ọpẹ́ fún ọba tó ṣe dáadáa sí wa ọba tó fẹ́ wa òun mú wa bọ̀ látọjọ́ kìíní ayé wa wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ tẹ́dà ń gòkè ó mú wa gòkè bá a ti dàgbà adúpẹ́ pé ó mú wa dàgbà ní ti ọ̀nà rẹ̀ adúpẹ́ sísùn adúpẹ́ jíjí adúpẹ́ orí àkà ìkàtán àìlè ìkàtán àìrítán orí tó ń ṣe fún wa adúpẹ́ orí tó ń ṣe fún wa tó ń jọ wá lójú tá à ń kọ́ ha adúpẹ́ àwọn orí kan tó ń gbẹ̀gbẹ́ wá tá a kàn máa wò wípé ǹjẹ́ mo dì sáàvé léyìí ṣá ṣùgbọ́n tó ń ṣe fún wa a sọ wípé ẹ ṣé o aforíbalẹ̀ apàgúnwọ́mọ́ ababúrúbúrú a sọ wípé ẹ ṣe ọjọ́ tuntun lè ní fún mi fún yín àti fún gbogbo wa tí yóò sì jọjú ayọ̀ láti ọ̀dọ̀ ọlọ́run wá ọjọ́ ayọ̀ ọjọ́ ọ̀dùnnú ọgbọ̀n ọjọ́ ọjọ́ tó palẹ̀ gbogbo oṣù kẹfà mọ́ tó palẹ̀ gbogbo ohun tó jẹ́ ìdààmú ọkàn yín tọ̀dọ̀ mi tọ̀dọ̀ tiwọn àti ti gbogbo wa lọ ọjọ́ náà tí ó pọ̀ ayọ̀ gbogbo expectation nínú oṣù kẹfà tó ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ó pọ̀ tọ̀dọ̀ mi tọ̀dọ̀ yín ti gbogbo wa náà sílẹ̀ tọ́lọ́run ó tún ṣe ohun rere tuntun nínú ayé wa ọjọ́ ọ̀ṣẹ́gun ọgbọ̀n ọjọ́ nínú oṣù kẹfà ọdún 2026 a kí gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa pátápátá pé a kú ojúmọ́ rí ojúmọ́ tó mọ́ wa lónìí a lè nà ọpẹ́ jálẹ̀ lẹ́sẹ̀ ọba àbí òkè lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ èkó akíwà kú ojúmọ́ àti gbogbo àwọn ọ̀gá lẹ́kàkà lórúkọ olóòtú fún tààrọ̀ tòní lórúkọ èyí tayo adébísí mo kí wa pé a kú ojúmọ́ rí o ojúmọ́ ìní a sàn wá sówó sọmọ àlàáfíà tòun tàkú ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ adétòun olúwọlé lórúkọ mi a kú ojúmọ́ rí o.

bàjẹ́ kò ní bàjẹ́ lọ́wọ́ mi kò ní bàjẹ́ lọ́wọ́ yín torí wípé ohun gbogbo tí ọlọ́run dá dára dára ni láìpẹ́ láì jìnà á darapọ̀ pẹ̀lú peaceful peace ọ̀pádìrán fún ọ̀rọ̀ ọlọ́run láàrin ìṣẹ́jú péréte nígbà tí aago márùn-ún bó bá ro géèrè ohun tó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n.

0: èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpinnu ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílẹ̀ tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilẹ̀ wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú mẹ́ẹ̀dógún tàbí ọgbọ̀n ìṣẹ́jú láti aago mẹ́jọ alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago méjìlá láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o.
1: Emeka Ayo Aruna Ebode o ileṣẹ amulowo akeja ti gena wa o
2: kilo de won se gena wa ah le gba ta de 4 batch lowo ah adi tip won na
3: wallahi ma lo gbe radan yin so na nisi nisi
2: ah e ma dawo e ma po lewu lati ma so na ngba ta ise ileṣe amulowo akeja ngba wa no fe lo so na to ba tin se ise ileṣe amulowo akeja ti won ba mu opo lo so na bi nkan kan odun mokanilogun le lo lati mo le
4: odun mokanilogun
2: Kaya sora in kema wante nem funo wo tin won se osise ile ise amunawa ikeja tin won tin pe ra won be ile ise amunawa ikeja ti wa fi number tuntun sita lati pe customer care won fun alaye abi te ba kefin kankan e suru pe won sori 0201 700 0250 0201 700 0250 tabi 0201 227 2940 tabi ke pe won sori 0201 700 0929 tabi 0201 227 2941 Ikeja electric, sisọ ohun amusagbara daye lọna tutọ.

0: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 0700-225-5226 0800-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC.
1: 101.3.5 FM ló ń tẹ̀ ẹ́ síwájú ẹ mọ́ gbàgbé tá a bá dé abala àgbéyẹ̀wò èyí tó ti ń súnmọ́ wa táwa náà sì ń súnmọ́ pé kí lọ́nà àbáyọ kí ni yóò jẹ́ ọ̀nà àbáyọ fún wa nípínlẹ̀ Èkó pàápàá àtàwọn ìpínlẹ̀ míì náà tó tún súnmọ́ wa lórí ẹ̀kún omi ká máa dalẹ̀ sójú náà gbàrá ká máa ṣe ìdíwọ́ fún omi láti lọ ń lọ tiẹ̀ toró mi òun lọ ń tiẹ̀ ni èèyàn ló ń ṣe sábà bí ọ̀pọ̀ omi yalé èèyàn náà ló ń ṣe sábà bí ọ̀pọ̀ tí ojú náà gbàrá ò ní gbọmi tómi yóò fi wá ya sójú ọ̀nà títì àwọn èèyàn ló ní sábà bí ọlọ́run má ṣe wá ló ní sábà bí aburú tí wọ́n ń jẹ́ komi ó ya wọlé ẹlòmíì tó bá tásìkò aṣojú òkú sílẹ̀ ẹ sì bá wa dá sí torí à ń wa ojútùú ó kàn mímà ó kàn yín sà ó kàn gbogbo wa mo sọ ṣáájú pé ó kàn ba aládé ó kàn ba alẹ̀ torí bí kábíyèsí bá ń bọ̀ tójò dẹ̀ ti rọ̀ dáadáa àfàìmọ́ àfàìmọ́ àfàìmọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní àjọ NACDC wọ́n máa ń ṣe kìlọ̀kìlọ̀ kódà ìka àfábẹ́là wọn náà ni the Nigerian Security and Civil Defense Corps ni wọ́n ti ń fi nọwọ́ o wípé ṣe rọ́lùlẹ́wà ìlú Àbújá olùlẹ́wà ìlú Àbújá gbogbo ẹni tó bá fẹ́ gbébẹ̀ ẹgbẹ́bẹ̀ lálàáfíà ni o kò sáàyè mọ́ fún à ń jiná tú o ẹni kò sáàyè fún ká máa yọ àwọn orin tí wọ́n fi dá ẹ̀gbẹ́ ọ̀nà èjì ìlú tí ò sófin kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ bófin bá ti wà gbogbo ẹ̀ṣẹ́ ẹbẹ̀ ó dínwó èèyàn ń fọwọ́ atarodo létí ró sójú fúnra ẹ̀ o inú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní ohun ni ìròyìn yìí wà níbi tí wọ́n sọ wípé àwọn àjọ private guard company wọ́n ti wà káàkiri láti ṣe ìmójútó gbogbo àwọn nǹkan tí ìjọba tí wọ́n ṣe sí olúlẹ́wà ìlú Àbújá láti lè bọ́ lọ́wọ́ àwọn ọmọ gọ̀fẹ́ ajíba ohun tó dára jẹ́ gbogbo àwọn ajíba ohun tó dára jẹ́ dókítà ẹni tó jẹ́ FCT commandant dókítà Olúṣọlá Odùmọ́sù ni wọ́n na ọwọ́ ìwé yìí wọn ò ná dúró síbì kan wọ́n ná sí gbogbo ọ̀dọ̀ àwọn bóyá ẹ kúrò nípínlẹ̀ Kogi kẹ́ ẹ lọ sólùlẹ́wà ìlú Àbújá kẹ́ ẹ lọ jí nǹkan tú bóyá ẹ fẹ́ kúrò nípínlẹ̀ Èkó kẹ́ ẹ lọ ṣe bẹ́ẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ ti fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ olúlẹ́wà ìlú Àbújá gangan lẹ̀ ń gbélé sí hùwà àbàjẹ́ yìí wọ́n ni ó ti dolú fi mọ báyìí o bí ò bá wá mọ lọ́dọ̀ yín wọ́n ni a ṣe pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó fẹ́ fi gbogbo ara kó ata òfin agbẹnusọ DSC Monica Ọjọ́bí àwọn náà tẹnumọ́ ọ̀rọ̀ yìí o wípé gbogbo èyí tẹ́ ti ń bá bọ̀ látẹ̀yìn wọ́n náwọn fún yín àmọ́ ẹnikẹ́ni èèyàn kéèyàn tọwọ́ bá tún tẹ̀ tó ṣerú ẹ̀ bọ́wọ́ ó ti di orin bọ́ lọ́wọ́ bá ta láṣejù mímú ni ẹ mú òun náà nìyẹn ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn leadership ọmọ obìnrin ọdún mẹ́rìndínlógún becomes Nigeria youngest chartered accountant ẹ pàtẹ́wọ́ I'm proud to be a mommy jẹ ti gbọ lo nlo lọwọ lọwọ nle ṣe radio 103.5 fm ino mi dun lati jẹ obirin lati jẹ iya ọlọrun ma ṣe wa niya ọlọrun ma jẹ ajẹya iya to nto mo sona minister fun oro awon odo ayodele olawande ni won ti patewo papapa fun osanzere okundaye ti o je odo omo lenje lenje odun mendinlogun ki lo sele e ti mo wi pe gbogbo ara mo yi ori ni kokan o mathematics ni ninu oro ti won te sode lana ojo aje ni won so wi pe ni ayodele olawande ni won ti so wi pe ta ba ni kaka ninu to orilede nigeria won ni osansere okundaye o ti duro bayi o ti we o ti yan kankan tori wi pe awon se muru e jade nigba ti won so wi pe okundaye the youngest chartered accountant won ni o se pe odun merindinlogun ni ninu oro won mo gbe osuba fun mo si so wi pe ki gbogbo obi ati alagbato e fun awon omo yin laaye e gba won laaye ni gbogbo igba ti won ba n gbe apamo ilewe won lati so iwe mora ki won le ka die si lara awon nkan ti oluko ti kon won ni ilewe ka ma so wi pe gbogbo igba sa won gbodo bisi fun assignment kan abe mi to je wi pe awa la gbe ile won lowo nje si gbo chief justice of nigeria CJN Justice Kudrat Kekere Ekun woni she have cancelled awon eyin ofin kan ati awon igbese kan tawon kan ma ngbe lati ni papa leka teto dajo lati ko isejoba todo ti won labala torofin tohun ti ile ejo ni emu lowo yin o won ni se ri gbogbo awon owa abaje ta ma gbe gbiyanju ati gbe ebi falare ta ma gbe awon igbese ti oto won ni lati ko tawon omo yoruba to danto to mo nto to to si mo nto ye awon oni faye gbaru nkan be ninu asiko tawon se idari tawon si je ogaba patapata leka eto dajo forile ide nigeria to ba ti to asiko e ba wa da si e ma gbagbe ohun ti a ngbe yewo ni abala gbe yewo wa laaro tuni e je kin lo sinu we royin the punch ninu we royin the punch to jade laaro tuni ohun na ni won tin so wi pe e je kari wi pe a nse atileyin fun idile wa kasi ri wi pe a o fi awon omo wa sile koda awon agbalagba wa e je kari pe a nse toju won daada papa lasiko ojo ta wa ninu eyi a o ni yojo gbogbo wa o aburu osi ni se enikankan wa ninu iwe royin Nigerian Tribune gomina pinle ko ogbeni babajide sanwoolu gbogbo ara kiki ise Mr. Selebu naa ni won tun ti ma ti poju ko oyinbo alawo funfun balaikan o lori wi pe what investors you are looking for where to invest Lagos state is the center of excellence e ma gboja ayinbo gomina babajide sanwoolu tun ti se kini yen o won tun ti gba alejo tutun lori wi pe oro aje wa o gbodo ma tanna si ni o gbodo ma po si ni tori e won ti tewo gba alejo awon oludase sile dokowo sile ni orilede nigeria ti ipinle eko nje ti gbo ajo inec baba so wi pe korun ni won ni o se awon na bakan lori oro eto odibo ni pinle osun eyi to nbo ninu osu kejo odun ta wa yi o ajo eleto odibo inec won ti fidi e mule wi pe awon flash point kan to din die ni irinwo pelu awon idojuko tohun na le ni igba lo nyipo bayi amo sibe ago pada dadi yegbeyin tori wi pe ise ni ise awon ise ohun awon si se laseye ajeye la o je ise ti ijoba ran wa ajeye abi ise ti ara osun ran wa o ajeye nla o je imototo lo le bori arun gbogbo eje toju ile toju ayika kari wi pe gbogbo ibi ta ba wa o wa ni imototo awon ti won je osise eleto ilera ni won ma nso oro yi bi pe ta ba wa ni imototo okun onile abale okun omode abale bo ba ti e be se eyan bi oge yi die eyan o tete ya mo bi pe ki se po ohun ti gbe jogodi sona fun e je a se be ka ma lo nja ti gbo pe ADC Betinje no niezi no wero yi Nigerian Tribune no ni won so wi pe won ma ngbe igbese kan o lati ri wi pe won je igba keji are tele ri lorilede Nigeria Alhaji Atiku Abubakar won no da bi igba ti ekun je ni ti tun fe ni ni o lowo egbe oselu kan ti won so wi pe won se ore loju amo dele dele ekun won dele dele ekun won amo pe abosi ni lo nbembe egbe oselu wo ni won ba wi egbe oselu ADC no ni iroyin yi wa nu we iroyin Nigeria Tribune eyi to jade laaro to ni 0704 700 3341 0704 700 3341 loju opo ti e fi dodo wa ki lona abayo ki lojutu si oro ekun mi eje mu pe yi hello
2: hello
1: ekaro sir Hello.
2: Okay.
1: Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Ok

0: èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpinnu ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílẹ̀ tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú mẹ́ẹ̀dógún tàbí ọgbọ̀n ìṣẹ́jú láti aago mẹ́jọ alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago méjìlá láti ọjọ́ Monday ọjọ́ ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o.
1: Kíyìn pé ẹ kalẹ̀ níbi tẹ́ ti ń gbọ́ wa ẹ̀kú àtàárọ̀ wa kó jo wẹ́lẹ́wẹ́lẹ́ á bá wa lára mu á tù wa lára kò ní ibòdì lára ẹnì kọ̀ọ̀kan wa ẹ kalẹ̀ ma ẹ kalẹ̀ sa ẹ káàbọ̀ ṣẹ́ka èdè ọmọdúnwà nílé iṣẹ́ Radio 103.5 FM Adétun Olúwọlé lórúkọ mi lórúkọ Ọmọlọ́lá Ọlámẹ́jùlọ tààjọ máa fúnra wa tán lálẹ́ ètò ní lórúkọ Fẹ́mi Stone Dókítà Ọlọ́rọ̀ Ìfẹ́ ẹ kalẹ̀ lẹ́ẹ̀kan sí.

ṣẹṣẹ gbádùn tán yìí tó bá tún di ní ọjọ mẹjọ ẹjẹ kí a ti darapọ pẹlú òjíṣẹ olúwa níbi tí a ti máa mú àkótán wá sí ti ìgbọ̀nyìn.

bá ṣe ra lẹ ọwọ tó dilẹ báyìí àbí ojú tó tún dilẹ náà òun ni yóò bá sọ wípé rọrẹ ni màá sọ ẹ jẹ ká tọjú ara wa ẹ jẹ àtọjú ọmọ wa ẹ jẹ àtọjú àwọn èèyàn tí wọn bá ń bẹ lágbègbè ẹ jẹ ká lọ sórí ètò wa ètò yín ọlọrun lẹsẹkẹsẹ.

0: àbínú ènìyàn ọ̀rí nǹkan samson ní alágbára mo lè bá yín sọ títí dé òpin wípé ọlọ́run ò gbàgbára lọ́wọ́ rẹ̀ lóòótọ́ láyé fi sẹ̀sín ẹ̀sìn ló mú kí samson kú kí ṣe pé agbára lọ lára rẹ̀ ó mọ̀ fẹ́ràn dẹ̀lílà kì í ṣe òun ní àkọ́kọ́ ìyàwó rẹ̀ ó fẹ́ púpọ̀ I love him I love her ọ̀ṣọ́ra ajé tọrù kó súnmọ́ lónìí tọrù kó lè gbé gbogbo ayé àti ẹ̀mí rẹ lé ọ̀ṣọ́ra ènìyàn mà lè ayé mà burú ìwọ ọ̀rẹ́ má ṣe gbaniyan gbọ́ mọ́ ìwọ ọ̀rẹ́ má ṣe gbaniyan gbọ́ o ènìyàn burú o aráyé má lé o ọ̀rẹ́ mi gbẹ́kẹ̀lóluwa ọjọ́ fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run rẹ wo samson ṣe bí ọkùnrin ó tàn án lẹ́ẹ̀kíní ó tún tàn án lẹ́ẹ̀kejì ó di ẹlẹ́ẹ̀kẹta ni obìnrin irúfẹ́ tí mo ní sí yìí kò yẹ kí n parọ́ fún un àṣírí kọ̀kọ̀ rẹ ń bẹ níta lọ́wọ́ ọmọ ènìyàn àṣírí kọ̀kọ̀ rẹ ó ń bẹ níta ọ máa lọ worí tẹlifíṣàn ọ máa lọ worí rédíò àbí bó o bá jẹ́ ẹni tí ń lo fóònù kọ́ ló wo ènìyàn ènìyàn nínú ìṣòro ènìyàn nínú ìpọ́njú ènìyàn náà yóò tún wá padà wá yóò tún wá ṣe bí ènìyàn oníyanjú wípé ènìyàn lè ṣe bí ènìyàn ọlọ́run ó ṣe bí ọlọ́run ènìyàn lè ṣe bí ènìyàn ọlọ́run ó ṣe bí ọlọ́run bàbá ṣe bí ọlọ́run ọmọ ṣe bí ọlọ́run ẹ̀mí mímọ́ kó gbé mi dìde ènìyàn lè ṣe bí ènìyàn ọlọ́run ó ṣe bí ọlọ́run ènìyàn lè ṣe bí ènìyàn ọlọ́run ó ṣe bí ọlọ́run bàbá ṣe bí ọlọ́run ọmọ ṣe bí ọlọ́run ẹ̀mí mímọ́ kó gbé mi dìde èmi mà pé bóyá ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ ìyẹn ti ṣe bí èèyàn fún ọ ǹjọ́ ti níyàwó àtọkọ tí ń gbé nú ilé tíyàwó fi ohun gbogbo tó ní tọkọ fi ohun gbogbo tó ní láyé tó ìbọ́yàwó ó ṣe ìnáwó ó ṣe ohun gbogbo tó lè ṣe ṣùgbọ́n kí ni wọ́n jáde síta tíyàwó sì padà sẹ́yìn tó ní dáde wa mi ò ní lè lọ mọ́ tó sì kó gbogbo ẹrù ilé kúrò pátá kò ti níyàwó tó kúrò nínú ilé rí tó jẹ́ pé ó tún gbé bẹ́ẹ̀dì lọ mọ̀rọ́bìnrin tó kó kúrò lọ́dọ̀ ọkọ àti mátíráàsì àti rọ́ọ̀bì àti stóòfù àti ohun gbogbo ìdáná àti gáàsì abọ́ ìdáná gbogbo ẹ̀ ló kó lọ ó fi yàrá lẹ̀ kódà ó kó kọ́bọ́ọ̀dù mo ti gbọ́ ọ̀kan rí nígbà tó kó gbogbo ẹ̀ tán tí ọkọ̀ wá pé oníṣẹ́ bọ́ ra fún mi ni tí ń tọ́ ti rà fún mi wọ́n tún gba padà bá mo ń lọ mo kó o tó rọ́ ti bùn mí kò sí bí ó ti lé rojú ẹ̀ ènìyàn ní jẹ́ báwọn ènìyàn tú sí hòhò ènìyàn èmi ò mọ bí tí ìwọ ti rí já ènìyàn èmi ò mọ bí ènìyàn ti ṣe bí ènìyàn fún ìwọ ṣùgbọ́n bá jẹ́ pé wòlíì ọlọ́run ni ọlọ́run yóò gbà ọ lónìí mo ní alágbára yóò tu ọ sílẹ̀ lónìí bá bá fẹ́ mọ ènìyàn jẹ́ kí ìjà kékeré rọrọ wà lọ́nà gbọ́ kí ló ṣe fún mi èmi ló ti ṣe nígbà báyìí tí ẹlòmíì bá wádùn mi tó máa ń rojọ́ ẹlòmíì á rojọ́ ọkọ rẹ á rojọ́ ọ̀rẹ́ rẹ ọkùnrin ẹlòmíì mi ọkùnrin náà wá rojọ́ kí lẹjọ́ ti ń rò àṣírí ìkọ̀kọ̀ ohun gbogbo tí wọ́n ti fi pamọ́ ènìyàn ẹ lọ police station ẹni bàtà bá gbéra wọn dán ohun tí wọ́n ti gbàgbọ́ pé láyé ohun tó ló bá dé òpodò ríta mọ́ police station lẹ́ẹ̀ ti gbọ́ lọ́mọ gbọ́ ẹ ló níbo lọ́jọ́ báyìí kódà mo kọ́ lẹ̀ ọmọ gbọ́ mo rìkọ́ọ̀dù ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń jìyà ìmọ̀dí ẹni tí ènìyàn tó rojọ́ fún ọ nípa ènìyàn tó ba ayé rẹ̀ jẹ́ tó dàbí ẹni pé kọ́ ṣàládà àbí kọ́ yìn níbọn ń jọ́ gbọ́ tẹnu tẹ ní tàn bí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ nínú bíbélì o ènìyàn àwọn kan ló mú obìnrin kan wọ́n lè ṣe panṣágà nínú bíbélì àwọn amú wa sọ́dọ̀ jésù wọn ní kí jésù dá lẹ́jọ́ ẹ mọ̀ gbàgbé pé èèyàn méjì ló ṣe panṣágà ọkùnrin àtobìnrin ṣùgbọ́n obìnrin ni wọ́n wá sọ́dọ̀ sí ọ̀dọ̀ jésù àwọn ni jésù ṣé ká sọ lókun tapa gẹ́gẹ́ bí òfin mose jésù náà ò béèrè kò wípé ọkùnrin tó bá ṣe panṣágà yẹn dà torí mọ ìwà ènìyàn kí kúkú bẹ̀rẹ̀ sí kọ̀wé sílẹ̀ ó gbójú sókè ó ní ẹnikẹ́ni tí ò bá dẹ́sẹ̀ nínú yín kó kọ́kọ́ sọ lókun ta kò wípé kí wọ́n máa dẹ́sẹ̀ lọ
1: bi be ni mi a o le wa ninu ese ka pe ko ori oso po sugbon to bere ni pe eni keni ti o dese ni ki se ti o sagbere ri o ti o dese ni o ni koko so lokun dapa bi be li ko ni ko si e da kan gbogbo won jono loko kan ni wo bere ma lo ta ma ti dese mo
0: eniyan ni e
1: afari afari apa kan dapa kan si eniyan ni eniyan ni tebe ibu lo ti ri owo eniyan ti emi ba se wo li olorun o gba o lo ni
2: amen
1: nigba ti a wa ni ile iwe alakobere primary school as a drama kan nigba na ore meji ka wa te fe na ara won gidi gidi won ni won o jari ah satani ni o ti da se ni oni don ba da se oni won o ja ah won ni won o jari se oni won o ja kini satani wa se o wa lowo fila kan gogoro ni to ga apa kan pupa apa kan dudu o dudu bele gidi apa kan se pupa balao o wa da meji eni to ba do lapa bi yo ri pupa eni o ba do lapa keji yo ri dudu ore bejeji wa nkoja lo okunrin wa gba ni amejeji koja kilaye wa gaju ikeji wa pe ore keji wa pe ah ore iru agba ko eda wolele ore fi la re bo se ga to iyen ni se eni to wo fi la pupa ni ah oju e fo ni dudu lo wo iyen ni rara ah mi se fo du pupa lo wo e wo won nara won fe para won isesu ibo lo tati dasa ni han meji gbogbo igbekele gbogbo odi orun ka to gbo iyen di police station tabori television ah to do ba de rita ah e ti de police station ni o awon mi o ti e lo laarin awon alai gbagbo mo do rara mo kale idile ti o mo nipa aye yin tele ma wa ri asiri aye yin ma wo be eh a so fun pe won tuka iniyan

0: ènìyàn kú fún wa ahoro nínú wọn. Ènìyàn, ènìyàn, ènìyàn oró, ènìyàn burú jẹjọ lọ.
1: Jẹjọ lọ rí tọ̀sá. Ènìyàn jẹjọ lọ. Ọ̀pọ̀ ayé ló ti bàjẹ́ lónìí. Nítorí ìgbẹ́kẹ̀lé tọ̀ ní nínú ènìyàn. You have trust in human being. Ènìyàn, ènìyàn. Ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n lónìí. Ọ̀pọ̀ ní sí ọwọ́ wọn bàjẹ́. Nítorí ènìyàn. Nítorí ènìyàn. Wọ́n bá gbé ènìyàn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ sọ́ra. Njọ́ tí ènìyàn bá dé, ó sì wá máa wò pé ha! Ṣé ènìyàn lè ṣe bí irú eléyìí? Kìlọ̀ fún ọ, ìwọ tó ń dí ìjà ènìyàn lọ́wọ́. Bẹ́ẹ̀ni bá ṣe wòlíì Ọlọ́run á gbà ọ́ lónìí.
2: Amí.
1: Ìwọ tí ó gun ènìyàn kọlù. Bẹ́ẹ̀ni bá ṣe wòlíì Ọlọ́run yóò gbà ọ́ lónìí.
2: Amí.
1: Jẹ́ kí n wo Psalm 146. Mo fẹ́ bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ kẹta kí n gbọ́n tó nínú ẹ̀.
3: Ẹ má ṣe gbẹ́kẹ̀ yín lé ọmọ ènìyàn.
1: Ẹ má ṣe gbẹ́kẹ̀ yín lé ọmọ Bíbélì ló sọ. Ẹ má gbẹ́kẹ̀ lọ́mọ ènìyàn o.
3: Ànílé ọmọ ènìyàn.
1: Ẹ má gbẹ́kẹ̀ yín lé ọmọ ènìyàn.
3: Lọ́wọ́ ẹni tí kò sí ìrànlọ́wọ́.
1: Kí ni ẹni ò sí? Kò sí ìrànlọ́wọ́. Kò sí ìrànlọ́wọ́. Tó o bá gbẹ́kẹ̀ lẹ́yìn, ìgbẹ̀yìn gbẹ́yìn gbẹ̀yìn gbẹ́yìn gbẹ̀yìn gbẹ́yìn èèyàn náà ni ó padà pa ọkàn tó ní wọn dalẹ̀ rẹ̀. Kì í ṣe ẹni tá a pa tó kú làgbé wọn pa nìyẹn. Ọ̀pọ̀ ló ti kú tẹ́ ti fẹ́nu pa. Ọ̀pọ̀ ló ti kú tẹ́ ti fẹ́nu padà nù láyé tẹ́ ti pa pátápátá tí ò sí nǹkan kan mọ́. Ibi láyé ti pa ọ́. Njẹ́ o mọ̀ pé ẹni tí ń rìn lọ lásán. Nígbà mí ẹni tó ti kú gan-an tẹ́ sìnkú ẹ̀ ó sì yá ju ẹlòmíì tẹ́ ti pa sáàyè lọ. Wọ́n ti fẹ́nu pa. A máa rìn ọmọ gbọ́dọ̀ sọ̀rọ̀ ọkùnrin ti lọ. Ó ti sọ̀rọ̀ ara ẹ̀ fún mi. Kò lè ṣe bí ti ń lọ wo. Kò lè ṣe mọ́. Kò lè ṣe mọ́ bọ́n ṣe ń wo. Tú àṣeyọrí rẹ̀ fẹ́yàn. Ọmọ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tán lọ. Wọ́n ti gbọ́lé ọmọ rẹ̀ bọ́n ṣe ń wo. Gbogbo ibi tí bá wà lọ àwọn ìyàwó àwọn owó. Obìnrin bó ṣe dáa tó kò nílé ọmọ mọ́. Kí ló kù wọ́n ti pa. Wọ́n ti pa. Kò sí ìrànlọ́wọ́ lọ́wọ́ ènìyàn. Ọlọ́dọ̀ èèyàn pẹ̀lú gbogbo agbára ẹjọ́ nítorí ọlọ́run ìṣòro ló dé bá mi. Mo ṣiṣẹ́ kan iṣẹ́ yẹn wá dojúrú. Mo ọmọ mi kan wá wà láàrin ìṣòro lẹ́yìn àìpẹ́ yìí ńlọ kan lọ́wọ́ á ti rojọ́ ayé rẹ bámọ́ àṣírí ayé rẹ ẹnìkan ò rírí torí pọ́ fẹ́ yáwó lọ́wọ́ ènìyàn. Yóò sì jí ọ́ sọ gbogbo ẹ̀tàn lọ́gbà ẹ̀mí náà ní ojú olúwa ojú orí ẹ̀ tó. Oníṣọ́ tara rẹ o. Ìtànẹ́ dìta. Àròyé rẹ dìgboro. Ayé wa máa gbé ọ káàkiri. Ọ sì máa rìn bí ẹnì pọ̀ wà láyé. Ènìyàn ní pani nígbà téèyàn wà láàyè. Ènìyàn ní fẹnu pààyàn. Wọ́n á báṣẹ́ ẹni jẹ́. Ènìyàn ní. Ènìyàn ní ṣe bẹ́ẹ̀. Bí ogun ènìyàn bá dé sí ènìyàn, àǹfààní sí fún ọ̀pọ̀lọpọ̀ tí ogun dé bá láti sọ tẹnu ẹ̀ mọ́. Ṣọ́ra fún ènìyàn. Ẹni ó bá ti rí ìjà ènìyàn rí yóò mọ ohun tí mò ń sọ. Ẹ̀gbọ́n mi ni ó láìkì mi. Àánú ẹ̀ sí mi. Àbúrò mi nìyẹn kò sẹ́ni bí rẹ̀. Ó ti lọ. That's my friend. Ọ̀rẹ́ yẹn gan ju ìyá lọ. Ó jọkọ mi lọ. Ó ju ìyàwó mi lọ. Ṣọ́ra. Ṣọ́ra. Ìjọ tí ènìyàn bá dé tí ó dalẹ̀ rẹ. Ọ wo ibi tọ́ ọwọ́ ọmọ ní rí mọ́. Ọ wo ibi tọ́ ọyà sí ọmọ ní rí mọ́. Ó wà máa wo mírùn ara rẹ̀ báyìí pé àbẹ̀mí náà kọ́ ni. Ènìyàn ní ìdálẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́ yìí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń ronú sí. Torí pé látòní lọ tó bá mọ ìwà ènìyàn wàá bọ̀. Wàá bọ̀. Bí a bá buriburi kàṣe bí ẹni fẹsẹ̀ kọ́. Káwé ni kí yóò ṣe ní ìpẹ́lẹ̀ láyé ayé lè ènìyàn sọ̀rọ̀. Bí a bá buriburi buri kàṣe bí ẹni fẹsẹ̀ kọ́. Káwani tí yóò ṣe ní ìpẹ́lẹ̀ láyé ayé lè ènìyàn sọ̀rọ̀. Ènìyàn nù tọ́tọ́ bá buriburi síbẹ̀ nípa òfẹsẹ̀ kọ́. Káwé ni tí ó ṣe ọ́ pẹ̀lẹ́ ṣé ènìyàn. Wọ́n tún wípé ènìyàn dúdú bò lẹ́pẹ́.
2: Ènìyàn dúdú.
1: Ènìyàn dúdú.

Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín, iléeṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilẹ̀ wa lédè Yorùbá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.

pé yẹmi ni ẹgbádùn tó yẹn bàbá ọlọrun lẹsẹkẹsẹ kí ọba mi ò kí gbọjẹ kí àtúnjọ wà láyé wà láàyè àkókò kan náà kẹjẹ ká tún darapọ pẹlú wọn lọsẹ tó ń bọ.